ọ̀rọ̀ tọ́ wà wẹ́nu àwọn ẹ̀tọ́ mi àwọn ìsàn wà dùn kọ́ mi bí yànjọ́jọ́ ẹgbẹ́ tó àmì ẹgbẹ́ lẹ́yìn yàwó dá sí mi bí nkèké nìgún wọn lè fi àpèvè kó ìwọ àdéhùn mi ìsọ̀kè báyà bẹ́ẹ̀ ní ẹgbẹ́ dùpọ̀lọ̀ tọ́ àwọn ẹ̀tọ́ rumi ẹlùwàdà ní ẹ̀dì sàvà tógó bẹ́ dùdọ́nà tó tutù gbọ́n fọ ẹ̀sọ́ zinanya sí gbé gbọ́ wà mí fi àwọn dèngblè kúrò lékeye wà bẹ́ẹ̀ kàdódó kó lè wà mí sì gbé. Novi o nene soya si sasa bakpaji dedie no no bakpaji le novi silele bakpaji alagba temu yin kodo di pe anu neni be ojo le togo be yave ho ega kini yin to eto e daro gadra rope o bo le gadra rope o be gise wa omule jakpo de pekpe la zonli kilometa ama tomeo nove kero gise aden chin to chan ibo ko bele ja no gade pepe mule gisha o mu nu ke gbo be so be ele no ne ni o mouvement matel wi te king be plo toa ele don du gbo mu globe su su so vale ko la we do be la don du me vi o do adiata